ṣùgbọ́n ẹ jẹ́ ká ronú jinlẹ̀ pẹ̀lú ore tọ́ba dẹ́dà ṣẹ̀dá ṣe fún wa. Ọ̀pọ̀ la ṣe ìjọ ṣe ọdún yìí lọ́dún tó kọjá àmọ́ tí wọ́n ti dàwátì tí wọ́n sì mọ́ lókè èpè lọ́jọ́ tòní. Ọ̀pọ̀ lájọ wà lọ́dún tó kọjá àmọ́ bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí inú àhámọ́ ni wọ́n wà pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí wọn kò mọ́wọ́ tí wọn kò mẹ́sẹ̀. Mélòó làwọn tí wọ́n fọwọ́ rọrí sùn ní ilé wọn àmọ́ tó jẹ́ wípé igbe gbàmígbàmí ló jí wọn lọ́jọ́ kejì tí wọ́n ti jí wọn gbé sá lọ. Àwo òfin yọ̀ wọ́n o, mo fi ń dúpẹ́ lọ ọba dẹ́dà ṣẹ̀dá ni. Torẹ́rú tó bá mọ núrò ti di dandan kó mọ ọpẹ́ dú. Ìdí rèé tèmi fi ń dúpẹ́ lórí ìkànnì nírọ̀lẹ́ tòní. Ẹ jẹ́ ká lọ mọ̀ wípé dídá sí tí ọba òkè dẹ́ èmi àti yín sí. Kábalè dúpẹ́ ká sì ní ìrètí nínú oore àti àánú rẹ̀ ni. Ọmọ ìyá mi má sòrè tínú nírọ̀lẹ́ yìí. Níwọ̀n ìgbà tí ẹ̀mí bá ti wà, ó ti di dandan ìrètí ń bẹ. Èyí lèmi fi ń kí yín kàbọ̀ sórí ètò lágbo fàájì nírọ̀lẹ́ tòní. Bàlìkí ìzírẹ́wá mi rí lèmi ń jẹ́ làwà lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Èmi lọmọ ẹ̀gbá mọlúṣàbí agbòǹgbò àkàlà ọmọ ògbẹ́gi lẹ́kàn má mú kíkan. Èmi lọmọ yunmuyúnmù lòrò ń ké èyí tí ò bá ké yunmuyúnmù máa bóró lọ ni. Bẹ́ẹ̀ èmi tún lọmọ ojú bá ni rí òdekun ẹni aṣẹ̀yìndẹ́ ni ò wọ́pọ̀. Ṣàṣe ènìyàn ni ó ń fẹ́ni lẹ́yìn bá bà sí nílé tẹrú tọmọ ní ń fẹ́ni lójú ẹni. Ẹ kú ilé o, mo nérò pé àlàáfíà ni mo bá yín. Ìwòye ọ̀sẹ̀ tó kọjá rèé tá à ń dágbére wípé ká fayọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. A dúpẹ́ wípé ojú tuntun rà rí o.

ẹni bá nkan le so kò gbákùngbé ọrọ sáwọn olóṣèlú alátakò tí wọn ṣe agbátẹrù fún àwọn ajínigbé àtàwọn tí wọn ń da àlàáfíà orílẹ̀-èdè yìí láàmú ó ní wọn ṣe gbogbo eléyìí láti sojú ìjọba àsìkò yìí bolẹ̀ ni ó ní kí gbogbo wọn máa rántí wípé ọjọ́ àti sùn wà ọjọ́ tá a máa ṣe ṣírò

0: táyà fi parẹ́ wọn ò lè péra wọn lórúkọ táyà fi parẹ́.
1: Gbogbo ìjàgbọ́ tí a bá là.
2: À ń sọ pẹ́lẹ́ bí ìjà yóò.
0: Àní òdì yàn núgbéyàwó ipò owó ló máa ń fi ìgbéyàwó sí. Ṣé tó dì yàn bá ti wà núgbéyàwó yẹn ti túmọ̀ sí pé ká máa fi ọ̀bẹ yìí jẹra wa níṣu. Ọ̀rọ̀ tèmi àti yẹn fẹ́ máa pẹ̀kẹ́lù ní orí ètò lágbo fàájì rè nírọ̀lẹ́ tòní. Ìyàwó ló

0: Kivo 3 in 1 Gary Mix mai sai ka ƙara ruwa kawai ka ji dadin ka. Gary
1: Mix. Mama, sai kin ganye yadda na wanke ban ɗakin nan. Ya wanku sosai fa.
2: Tabbas zai iya wankuwa sosai a ido. Amma idan ba da Hypo Toilet Cleaner kika yi amfani ba wajen kariya, to ban ɗaki cike yake da ƙwayoyin cuta baja-baja.
3: Haka ne, kada ku yarje wa ƙwayoyin cuta, ku kare ban ɗakin ku kullun da Hypo Toilet Cleaner. Hypo.
4: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
5: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wà ní ń jò. Gáàsì ló ń da wa náà ti.

0: fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lẹ́lẹ̀ lórí o o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti ra wọn kódà iphone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kíwọ náà máa jáyé CD Care ní wẹ̀lẹ̀mù.
2: Ọ́fíìsì CD Care wà ní Block 2, Civic Center Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345. 070-7484-3345.
0: Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
3: Yanda kuke tafiya haka tari na iya kama ku saboda hayaki da kura sha comics zai sauke muku tarin
4: malam chemist da Allah ban maganin tari da zai aiki da sauri
5: to gashi yi amfani da maganin tari na comics
3: eh lalle comics na warkar da tari kuma yana da saukin sha ku bude ku sha nan take ku huta
6: comics kuwa tabbas magani ne
3: tari sha comics yana warkar da tari idan kun ci gaba da tari